0: Fi-Fi Radio 107.3
1: Anima 5. Ah, ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Ah, fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ju alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ wà, níbo ló bá lè rẹ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́, ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn? Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà ìlà kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ talé ni, o fẹ́ ralé ni, àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 070-31-06-1687 or WhatsApp 080-23-89-4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation. Ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
2: Fine, the station where they hot.

0: kì í ṣe mí fàájì òwe náà ṣe ṣùgbọ́n
1: bó lọ́rọ̀ ju alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé èdèmàdéjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ là ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe.

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, fine. The station where they hot.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá tí fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: Fi-Fi Radio 107.3 Anima Fi.
1: Ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́, ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ̀ wà, níbo ló bá lè rẹ̀ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ̀, ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà ìlà kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ ta lé ni, o fẹ́ ra lé ni, àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí. Estate agent, land and house sales, filling station, house management, real estate consultant and developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó.

0: Wi-Fi Radio 107.3
1: ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ju alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kìí nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kìí kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mú gò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ address wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State or call 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hot.

0: gbà gbogbo ẹyin tó ma fẹ́ tó sì mọ fàájì fọlásà tó tẹ ní àwọn facilities ibẹ̀ buhaya bá a tó dára wà níbẹ̀ bákan náà garden for events bóyá fẹ́ ṣe ayẹyẹ different rooms executive rooms general and royal rooms pẹ̀lú short rest àyíká tó rẹwà pẹ̀lú ààbò tó fini lọ́kàn balẹ̀ fọlásà tó tẹ̀lú wà ní 9/B afusat abẹgbẹ olasukami street fọlásàt bus stop ayétoro ìtẹ̀lẹ̀ ọ̀tà ogun state fún àlàyé ní kíkún ẹ pè wọn sórí 08064 6 4404 tàbí 09128780607 Folosat Hotel ṣíṣe ni máa gbádùn ẹ̀mí mi.
1: Àsìkò tó ètò tó gbajúgbajà lágbo ìṣèlú àwọn ọ̀jọ́ ọgbọ́n bẹ níkàlẹ̀ ẹ̀tẹ́ tí ń gbọ́ wọn.
2: Kẹ́kùn lè gbọ́ kó sọ fún tuntun káàdà gbọ́ kúrò fún òbẹ̀ iléeṣẹ́ Fáfá Rédíò 107.3 FM wọ́n fi ìkòkò síbẹ̀ ó yá o ẹja àjọ máa la lórí ètò kan pàtàkì tó gborí afẹ́fẹ́ tantantan lágbo òṣèlú lágbo òṣèlú lẹ́tọ̀ ètò ní lágbo òṣèlú tí yóò máa gborí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sátidé ìdèdè agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọ̀sẹ̀ lórí ètò lágbo òṣèlú lẹ́ọ̀ ti máa pàdé àwọn àtúkù comrade Babalọla comrade Ọ̀ṣúndìran Edward bẹ́ẹ̀ sì ni comrade Ibrahim ẹ má gbàgbé pé ẹ̀yin náà yóò ní àǹfààní láti pè sórí ètò láti pẹ̀kẹ́lù bá wa dá sí i gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti olókòwò kéréje ẹni ṣe onígbọ̀wọ́ ètò yìí nípa gbígbé ìpolówó ọjà yín wá sórí ètò tí a kò ní lágbo òṣèlú ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028830889 fún ìpolówó ọjà lágbo òṣèlú ètò ní gbogbo ọjọ́ Sátidé.

ìdájọ́. Wọ́n ní ìyẹ́ orúkọ àwọn tó tóbi méjì dín ní àádọ́rin ìyẹn 68 tó jẹ́ pé tuntun ọ̀sàrà tó yẹ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ búra fún wọn gẹ́gẹ́ bí san ìyẹn senior advocate of nigeria tó jẹ́ pé àwọn

adájọ́ tó yẹ pé wọ́n ní ẹni tó jẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn kudirat kékeré owó kékeré ẹkùn ẹnu mi àgọ́ àwọn gan rèé o tí wọ́n ní pé àwọn 72 ló jẹ́ pé wọ́n mà sí kíni o wọ́n búra fún o gẹ́gẹ́ bí ẹ̀sán ìyẹn ni pé wọ́n tó gboyè rẹpẹtẹ sí nípa ti ètò ti ìdájọ́ èyí tí wọ́n pè ní senior advocate of nigeria at 2026-2027 wọ́n ní nínú ayẹyẹ èyí tó jẹ́ pé ó wáyé yìí wọ́n ní nigeria television authority ìyẹn wípé ilé móhùnmáwòrán tó jẹ́ ti ìjọba àpapọ̀ wípé ó mà kéde ó kéde dáadáa bẹ́ẹ̀ ni wọ́n fi sórí ẹ̀rọ ayélujára tí a pè ní x handle yẹn ní àná ọjọ́ monday ni wọ́n náà wọ́n fi sórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ fọ́nrán yẹn tó jẹ́ pé tó ṣe pẹ̀lú ayẹyẹ bí wọ́n ṣe búra fún àwọn tó tó bí 72 wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹjẹ́ ń sáré mú díẹ̀ nínú àwọn orúkọ tó jẹ́ pé wọ́n ti di san báyìí senior advocate of nigeria wọ́n ní orúkọ wọn rèé o ẹni àkọ́kọ́ wọ́n pè ní ibrahim gandem adamu bẹ́ẹ̀ ni kejì jude chukwumika okafor ẹni kẹta godwin achiongumo ẹni kẹrin ni wọ́n pè ní sunday samuel obende bẹ́ẹ̀ ni adébáyọ̀ olúgbẹ́ngá adára lẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà ni jimson ejo okadoso bẹ́ẹ̀ náà ni ọlálékan lawrence bade john bẹ́ẹ̀ ni ọláòtán thomas olùṣègùn philemon aldo davi adérelé david adégboríoyè james ero zelẹ̀ bẹ́ẹ̀ náà ni alexander uduka muka ọnọmẹ okodiya àti bẹ́ẹ̀ lọ ọ̀dà emmanuel akunye akomaye àti ikende egbeula àti bẹ́ẹ̀ lọ àwọn tó tóbi 72 rèé o tó jẹ́ pé wọ́n mà ti di senior advocate of nigeria ìyẹn ni pé san gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ láàárọ̀ yìí ìyẹn ní ẹ̀ka ti ètò ti ìdájọ́ lórílẹ̀-èdè nàìjíríà ọ̀dà ẹ̀yin náà fẹ́ mọ àwọn orúkọ tó wà ńbẹ̀ ẹmu lójú ìwé ìròyìn ti punch ìtò jẹ́ pé ó jáde láàárọ̀ yìí ọ̀rẹ́ bákan náà ó tún tì mí lọ́gbọ̀n lọ sí ìwé ìròyìn tí mo wà náà ni o síbi ìròyìn kan tí mo rí o ìtò jẹ́ pé wọ́n ní àwọn tó jẹ́ bí òṣìṣẹ́ ti ètò ìlera ìyẹn health workers wọ́n ní ìpínlẹ̀ ogun wọ́n ní wọ́n pàṣẹ kíni wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ìyẹn tó jẹ́ pé ti oníkìlọ̀ ti wákàtí 72 hours warning strike wọ́n pé wọ́n ní ìyanṣẹ́lódì yìí òun ló máa bẹ̀rẹ̀ látàrí kíni wọ́n ní látàrí bí wọ́n ṣe gún ẹnìkan ìyẹn tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ti ètò ti ìlera wọ́n ní eléyìí ló mú kí àwọn tó jẹ́ bí òṣìṣẹ́ ètò ìlera kó mà bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o wọ́n ní eléyìí ló jẹ́ pé ó ṣẹlẹ̀ níbi tó pè ní federal medical center ti abeokuta yẹn ní ìpínlẹ̀ ogun níjọ monday wọ́n ní ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí tó mà ti ṣẹlẹ̀ tí wọ́n ní pé ẹnìkan rèé o tó jẹ́ pé wọ́n pe orúkọ ẹ̀ ní wọ́n ní laboratory sciences lawan tọ́ìbù ọlásùnkànmí wọ́n ní bẹ́ẹ̀ àwọn tó jẹ́ bí bóyá bí àwọn tó wá fún ìwòsàn táwọn máa ń pè ní patients wọ́n ní ọ̀rọ̀ yìí ó máa di iṣuata yànnà nígbàtí àwọn òṣìṣẹ́ ti elétò ìlera àwọn yòókù tí wọ́n máa yarí o tó sì jẹ́ pé kódà wọ́n ní gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera pátápátá ni wọ́n máa darapọ̀ láti rí wípé lẹ́rí irú nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ o wípé ìyẹn ni pé kò sí ètò ààbò tó báwo làwọn ṣe wà lẹ́nu iṣẹ́ tí àwọn kan tí wọ́n kàn máa àsọ́ọ̀tì àwọn táwọn kan tó kàn máa tẹ àwọn lójúmọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn ẹ̀ṣọ́ elétò ìlera tó jẹ́ pé wọ́n dara pọ̀ mọ́ wọn láti rí wípé ẹ wò ó ìyá yìí kò gbọ́dọ̀ jẹ wọ́n gbé kódà wọ́n pè nínú àwọn kan tí wọ́n fẹ́ àti àwọn ẹ̀sùn tí wọ́n kà sílẹ̀ láti rí pé káwọn ó ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí wọ́n ní
òun ni wípé kí àwọn agbófinró káwọn agbófinró kí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ àwọn tí ẹ̀sùn yìí tó jámọ́ lórí wípé káwọn náà kí wọ́n jẹ ìyá wọn lábẹ́ òfin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì làwọn ẹ̀sọ́ elétò ìlera yìí tó máa kàálẹ̀ kódà wọ́n ní lára àwọn tó jẹ́ pé wọ́n ti darapọ̀ mọ́ wọn wọ́n ní the association of Nigerian nurses and midwives ìyẹn agbúgbò àwọn nọ́ọ̀sì àti àwọn tó jẹ́ bí agbẹ̀bí pápátá wọ́n ní senior staff association of university teaching hospital wọ́n ní gbogbo wọn pápátá wọ́n ní allied institutions àti Nigeria union of allied health professionals gbogbo wọn pápátá àti non-academic staff union of education and association institutions gbogbo wọn pápátá báyìí wọ́n ní wọ́n máa ti darapọ̀ mọ́ wọn láti rí wípé wọ́n máa jà fún ẹ̀tọ́ àwọn wọ́n ní pàápàá jùlọ ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò àwọn lẹ́nu iṣẹ́ ò wípé ó jẹ́ nǹkan tí ò bá ojú mu pé àwọn kan kọ́ kàn wọ́n wá àsọ́ọ̀tì àwọn kan máa wà tí ò tọ́ sí wọn ní ẹnu iṣẹ́ wípé eléyìí kò bójú mu ó jẹ́ kan lára àwọn ẹ̀tọ́ èyí tó jẹ́ pé wọ́n ń jà fún láti rí wípé ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí wípé tí wọn ò bá ti wá nǹkan ṣe ó ṣeéṣe kí wọ́n

0: fine fine lady
1: Nigeria to je pe iya ma nje won iya pomo pati ise yi I pe awon orilede kokan ni ile adulawo to je pe o nba fa wi pe orilede Nigeria I pe o ma da be ni pe oro wa mu die nipa awon ti iya ti o nje daada gege bi mu ti rika loju iwe royin ti punch to jade laro yi o da eyin na fe ka siwaju si emu loju iwe royin ti punch ki e ka siwaju ati siwaju si o da e je muro yin eleyi na ti mo ri yi won ni awon egbe kan ti won pe ni Tinubu support group awon egbe kan to je pe won se atileyin fun are Bola Ahmed Tinubu ni ipinle Ondo won ma ti tewo gba owo kan to to bi orogun dogun ton kan to won pe ni 10 million yen ni ipinle ti Ondo awon mewa ototo ti won je ti omo egbe e to se atileyin fun are Bola Ahmed Tinubu papa julo nipa ti eto dibo odun 2027 e to nbo won ni eleyi awon mewa yi ni won ni ijoba abile ti akoko Northwest Local Government ti ipinle Ondo akoko Northwest Local Government won ni ipinle ti Ondo won ni awon mewa kan ototo won ma gba 10 million to si je pe e mo pe ta ba ni 10 million won ti mo pe Olorun ti pin dede yi pe eni kokan yo ma gba o rogun rogun bi 1 million naira iyan million kan naira leni kokan ti won gba ninu oro ti o jade lenu eni ti o je bi coordinator coordinator iyan asiwaju to je pe o siwaju won ni ward ti won wa won ni ni ana ojo monday nu oro to jade lenu won won ni pe owo yi won bi se atileyin fun won lati ri wi pe ki awon na ki won le te siwaju ninu ninu ilakata won pe lati tun je ki won dide ran lo fun won ninu ilakaka won be wo ninu gbogbo awon to je pe won gba ninu owo yi awon kokan awon na soro awon na soro to si je pe won dupe pupo e fe ka si emu loju iwe royin ti punch e to je ko jade laro yi opopolopo ro re o ti won ko wini labe iroyin ki n to lo si eka ti ipolowo oja lekan si e je ki mu iroyin leyi o won ni egbe oselu ti APC won ni won kojuro ti Alhaji Atiku Abubakar koda bi won se ko won ni awon na ni Atiku won ni ki lo fa what can fa won ni egbe oselu ti APC re o won fi esun kan Alhaji Atiku Abubakar lori kini lati ma pe are Bola Ahmed ni Bola emo keyan kan ma lako meyan lori egbe oselu ti APC presidential campaign awon ni won fi esun kan en to je bi igbakeji are tele ri Alhaji Atiku Abubakar lori erongba ti won na lati di wi pe won di are lole Nigeria pe awon oro to n jade lenu won won ni koda wi pe awon oro to n jade lenu won yi wi pe ki se awon oro to ye ko ma jade lenu agbalagba won ni lati igba ti okay oro yi won lo jade lenu agbenuso ati eni to je minister fun solid mineral iyen Dele Alake won ni ohun lo so oro jade ni ana ojo monday bi pe Atiku to je adije du ipo are ni abe egbe oselu the African Democratic Congress iyen ADC wi pe ewu won ni pe awon oro to n jade lenu won pe awon oro ti o bowo fun ni o bi pe dipo ti won ba ma so pe are Tinubu nse ni won so pe Bola won so pe Bola gege bi won ti so won ni pe seri àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n sọ pé ààrẹ Bola Ahmed Tinubu
2: bàbá kàmó
1: bẹ́ẹ̀ ẹ bàbí inú wọn ní bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ààrẹ Bola Ahmed Tinubu yí pé ó jẹ́ ìyàwó president gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní sẹ́rí àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò bá kùn pé kò yẹ kó máa jáde lẹ́nu àgbàlagbà wípé àwọn ọ̀rọ̀ yìí pé wípé kò dára ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n bẹnu àbùkù lo Alhaji Atiku Abubakar lórí àwọn ọ̀rọ̀ bí Alhaji Atiku Abubakar bí wọ́n ṣe kíni bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò bá gbé sí ààrẹ Bola Ahmed Tinubu pàápàá jùlọ ibi tí wọn ò ti bọ̀wọ̀ fún ààrẹ tó ń sọ pé Bola wọ́n ní láti ọdún wọ́n nígbàtí ààrẹ ẹ̀yẹn Alhaji Atiku Abubakar wọ́n ní látìgbà tí wọ́n ti kùnà tó ti dàbẹ́ ni pé wọn ò rí ọwọ́ mú látìgbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa ń dìde lòdì sí ààrẹ Bola Ahmed Tinubu wọ́n ní ṣùgbọ́n síbẹ̀ náà kò wá yẹ kọ́ yẹ pé ibi tó yẹ ká bọ̀wọ̀ fún ká má bọ̀wọ̀ fún wọn ní ìwà yìí kò yẹ kí àwọn ọmọdé kí wọ́n máa ká irú ìwà báyìí mọ́ wọn lẹ́nu ó dá jẹ́ ń gbàbẹ̀ kí n tún tàtàrí lọ sí ẹ̀ka àti ìpolówó ọjà náà kí n lọ rí lágógó ajé ń bá padà dé ẹgbà n ó tún máa tú àwọn ìròyìn náà ní àtúpalẹ̀ ẹ jẹ́ lọ sí ẹ̀ka àti ìpolówó ọjà kí ló wà bẹ́ẹ̀.
0: Bàbá Kàmó, ayẹyẹ tó ń bọ̀ lọ́nà yìí, ṣé kìí ṣe pádùkì ọya ká tó rẹ́ran màálù ra?
2: Irọ́ o.
0: Ṣùgbọ́n ni wípé ohun tá à ń wá lọ sí Sokoto, ó ti wà lápò Sokoto wà.
2: O gbọ́ nípa iléeṣẹ́ Mr. Kabiru Ọláide,
0: Agẹ́sinlówó Ọláide the cow sellers and meat seller. Àwọn ẹran màálù fún oríṣiríṣi ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ayẹyẹ ọdún ni, ayẹyẹ ìnáwó ni, ẹran màálù ní rírà. Ó ti di rọrùn lájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Àwọn ẹran màálù tí ò lárùn lára tó dápé tó wojú rí ni wọ́n ń tà níléeṣẹ́ Mr. Kabiru Ọláide. Àǹfààní wà láti bá ẹnikẹ́ni gbé ẹran tí wọ́n bá họ́dà láti iléeṣẹ́ wọn lọ sí ibikíbi tó bá fẹ́ kí wọ́n gbé wá. Bákan náà àǹfààní tún wà fún gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn olókoòwò kéékèèké tí ṣe wọ́n jẹ mú ẹran màálù. Àǹfààní mìíràn tún ni wípé gbọ́dún bá ń bọ̀ tàbí bí ayẹyẹ bá kàn wá tẹ́nìkan sì lè dó dídí ẹran màálù rà. Àǹfààní tún wà láti jọ dáwó pọ̀ fira ẹran màálù lọ́dọ̀ wọn. Ìgbádùn ti dé ká máa jẹran lọ́yà Layolo. Home address ló wà ní opposite WKTV school Ejigun Ayétoro Ogun State tàbí Mopo Junction.

Fine Radio 107.3 Anima Fine. Fine Radio 107.3 Anima.

0: don't get ye.
1: Be root, ibe la wa. Suba, kini yon, yo se dada. Bien to je, nto mo jogun, baba pa obini re. Ale jo mi, mo ti gbiyanju loto to suba. Won agbara mi o ni le gbe. E ba nka wa ra le.
2: A ki wa pe a ku dede asiko yi, a de ku bi ojo ojo seri, a ku li lo soke li lo sile. Wala wa ko ni gbe. Ene le no si ni je ise wa. Nile se kale baba therapy, adu ati a man se na ni pe ito gbogun ninu aisan. Ati ti o gbogun ko ni fara temi tin, ko ni fi se ibugbe. Ise kale baba therapy to wa ni number 6A Babs Ladipo Street. Babs Ladipo Street. E ma si gbo ke se Ladipo to sodi o. Ke se Ladipo ti motion o. Ti abule egba ni o Babs Ladipo Street. Agbe Road by Rap Oil. Nile epo rabu. Tabi te ba ti ri awon lokada ni abule egba e pe n lo si ilese Khalifa. Eyi ti o ba ti mo ilese Khalifa e pe n lo si Rap Oil. Ile epo rabu te ba ti debe e gba wa lago ni abule egba. Gbogbo bi ki te ba ti n bo. Yala n bo lati Ogun State ni o. Ta ba ti de abule egba across si ile epo mobi. Ta ba n bo lati Igboro, boya n bo lati Ibanipaja, n bo lati Osodi, Ikorodu. Ta ba ti le de abule egba ibe na lati ma ri iyana kan. Àwọn lọ́kadà wà nbẹ̀, àwọn onímàrúwà wà nbẹ̀, ẹ pẹ́ ń lọ sí ilé-iṣẹ́ Khalifa. Èyí tí o bá ti mọ ilé-iṣẹ́ Khalifa, ẹ pẹ́ ń lọ sí ilé-epo rap. Tẹ bá ti dé ilé-epo rap, ẹ pè wá, a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, a sì pè kàn wá mú yín. Ní ilé-iṣẹ́ Khalifa bá tẹ̀rápì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìgbà ìgbádùn yín, òun ló jẹ wá lógún. Ẹ ní àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọwọ́ wa ni tó ti wá fún ìtọ́jú. Mo gbàdúrà pẹ̀lú agbára ti Ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ sì lógun wá sí. Gbogbo ẹ̀ ni yóò bá yín ní ara mu, gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé. Gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wá lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá lẹ́yìn tí ò pè wá tí wọ́n fi ràn wá lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí. Mo gbàdúrà pé àdúrà tí yín náà ó gbà. Gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá, gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé, kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa. Wọ́n tó wá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ilé-iṣẹ́ Khalifa bá tẹrapì nílé-iṣẹ́ kan tó já sí pé ìgbà ìgbádùn yín òun ló jẹ wá lógún, a sì máa ń mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi ta jẹ lógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé. Ẹ má sì mí gbọ́, ní ọ̀nà ti ìgbàlódé, torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lóní capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò. A sì ní egbògi rárá fún àìsàn kan àní bíi mẹ́rin márùn-ún, torí pé ohun tó bá lágbájá mu ó ṣeéṣe kó má bá tàmẹ̀dò ní ara mu. A rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera, a ti ń pariwo oṣù kan oṣù méjì sẹ́yìn. À ń sọ fún wa pé ìpèyí pọ̀ débi pé àwọn tí ò lè wá láti ọ̀nà jíjì, kódà láti ìlú míì, kódà láti orílẹ̀-èdè míì, kódà níbi ní àwọn ẹ̀yà míì tí wọ́n ń gbọ́ wa nílùú míì ti iléeṣẹ́ ti àwọn bíi àwọn ayélujára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wa ń gbọ́ tẹ́lòmíì ń pè wá láti oríṣiríṣi ọ̀nà. Ọwọ́ ajẹ́ ká pinnu pẹ̀lú àwọn ará iléeṣẹ́ àti gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ, ẹ̀dínwó yóò máa lọ títí ti ọdún yìí tí yóò fi kolẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí. Torí pé iléeṣẹ́ Khalifa ń tá a fẹ́ jẹ, òun nìkan kọ́ là ń dùn ó, ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀. Oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé báwo la ṣe fẹ́ ṣe táwọn èèyàn fi jẹ àǹfààní yìí. Torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbé wá kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kì í ṣe àfọ́fà. Omi ń bẹ tó já sí pé lómi ò lè ṣàlàyé ohun tó fà. Èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀, a sì fi ń dá wa lójú pé títí tí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn ó wà ń bẹ̀. Tẹ́lómi ò bá máa dé pé báwo ẹ̀dínwó ń bẹ̀ ni ẹ ṣe gbá ni àti dín. Ṣé ilé-iṣẹ́ Khalifa ní nǹkan

0: 60 90 95 16. Ẹ̀gbọ́ lẹ́ẹ̀kan sí 080 60 90 95 16. Ẹ lè pè, ẹ dẹ̀ tún lè ṣe WhatsApp pẹ̀lú. Ọlọ́run, àìsàn tó gbógun àti èyí tí ò gbógun lára tèmi àti tiyín kò ní fara wa ṣèbùgbé o. A máa retí yín. Ẹ jẹ́ kí n mú marathon extra bita díẹ̀.
1: Àlàyé òun náà láti gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí, wọ́n ní ẹ̀dínwó ó sì ń lọ títí di òpin ọdún yìí. 5,000 péré náà lẹ́ẹ̀mú dání, ẹ sì jẹ àǹfààní ní rẹpẹtẹ. Wọ́n ti ń tẹnu mọ́, wọ́n sì ń wí fún wa ní lemọ́lemọ́. Kódà ẹ tún gbọ́ nínú ìpolówó eléyìí tá a lọ gbọ́ nísìn. Ẹ jáàdójú ọjà tá a bá dé ká tún tẹ̀ wájú, torí pé ọ̀rọ̀ ń bẹ́ nù ìwé kọ́bọ̀ gan fúnra rẹ̀. Ọ̀rọ̀ lòun náà.

0: káàbọ̀ padà láti ojú ọjà iléeṣẹ́ khalifa battery repair ọ̀nà ni wọ́n so nígbọ̀wọ́ ètò yìí ta sì ń gbọ́ yóò nípa ẹ̀dínwó ìtajà ẹ̀dínwó ilé tí ń lọ láti iléeṣẹ́ wa wọ́n ti fún wa ládírẹ́sì wọ́n sì ń wí fún wa pé kọ̀ọ̀kan ń ṣe pọ́ kàn wà wọ́n náà kì í ṣe pọ́ jà pọ̀ ńlẹ̀ débẹ̀ ìgbẹ́ ńgbà àwọn òrí ìta ni wọ́n ń kún ẹ wọ́n kí mo wí ńgbà mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé bí ìbá ṣe pé ogun tá a bá fowó rà ẹ̀yìn àrò ní sùn àbá ni a máa pín fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ náà ló fi jẹ́ pé ta ni a máa gbowó bémbé yùn lọ́wọ́ wa ó dá àti láwọn tó yẹ pé wọ́n dé ọ́fíìsì wa wọ́n padà bá ń bẹ̀ ọkọjá agbára á padà sanra lọ́wọ́ fún wọn ni síbẹ̀síbẹ̀ àwa wà pẹ̀lú ká máa ṣe ìdẹ̀kùn fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pàápàá ṣe ń dẹ̀kùn náà ẹgbẹ́ kọ́ máa bọ̀ kọ́ wá sọ pé tò torí ọlọ́run torí ànábì ló fi ń bọ owó làánà fi ra gbogbo àwọn egbòogi tá a popò mọ́ra owó lásán fáwọn òṣìṣẹ́ náà ló fi jẹ́ pà ń gbowó péréte náà lọ́wọ́ wa a ní ẹ̀dínwó yan 25% yan 15% ó ti bá gbogbo àwọn oògùn wa pátá eléyìí tẹ́ rà nílé iṣẹ́ wa láti ọjọ́ Monday ti di ọjọ́ Saturday tẹ mọ́jọ́ Sunday gan pa ọjọ́ Sunday náà ọjọ́ ọ̀sẹ̀ ni fún náà lọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ráyè ló fi jẹ́ pé bẹ́ẹ̀ kò sígbà tẹ ọ́fíìsì wa tẹ bá wa láti aago mẹ́jọ òwúrọ̀ ti di aago márùn-ún ìrọ̀lẹ́ òun náà lẹ́ máa bá wọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera àlejò mi bóyá tún làwọn nǹkan mẹ́ẹ̀ náà tẹ fẹ́ ṣàfikún ẹ̀.
1: Ṣẹ̀rí lára ohun tó mú wa sọ kiní yìí di ìparí ọdún ó pọ̀ dáadáa ẹ jẹ́ kí mo ẹyọ kan bẹ àdí méjì gẹ́gẹ́ bí àpẹẹrẹ ibi tẹ́lòmíì ti fẹ́ wá ó tówó tí ó fi wọ owó tí ó fi wọkọ̀ tàbí tí ó fi rèpò sọ́kọ̀ ó tówó tá a fi rógùn àǹfààní wà fún wa láti lè pè wá pé tó ń báyìí ló ń ṣe mí kódà tẹ́ bá ti ṣàyẹ̀wò tẹ́lẹ̀ àǹfààní wà fún wa láti sẹ́ndẹ̀ àyẹ̀wò yẹn sí WhatsApp nọ́mbà tí à ń pè yẹn á wà analyze ẹ̀ a lè oògùn báyìí iye báyìí lẹ́sàn iye báyìí lẹ́sàn iye báyìí ni ó gbé dé ọ̀dọ̀ yín à ń ṣe dáadáa wé billing wà ó wà bákan náà ẹlòmíì lè fẹ́ bùkátà sí marathon extra bitter tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí marathon extra bitter ti wà ní iléeṣẹ́ rédíò kan tá à ń pè ní fine fine ní ìtẹ̀lẹ̀ ẹ rí nínú iléeṣẹ́ rédíò kankan gbogbo àwọn tó wà ní kárakára ìtẹ̀lẹ̀ ẹ tí wọ́n bá ti lọ sí iléeṣẹ́ fine fine láwọn tí ò fẹ́ gba complete ìtọ́jú bóyá wọ́n fẹ́ ra marathon yẹn ọlọ́run wá sànú fún wa ẹlòmíì bẹ marathon yẹn nìkan ni ó lò tọ́lọ́run fi gbàdúrà rẹ̀ ṣẹ̀gẹ̀tẹ̀ báyẹn tó bá ti lò pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ yẹ kó gbà lò iléeṣẹ́ marathon bẹ níbẹ̀ báyìí àwọn alágbàtà wa tá a bá ti collate address wọn a jẹ́ kí ayé ó gbọ́ a sì tún fẹ́ alágbàtà yàtọ̀ sí alágbèdá tó já sí pé wọ́n lè máa lọ gba marathon wọ́n lè máa lọ ra marathon extra bitter ní ọ̀dọ̀ wọn kódà tẹ́lómi bá bùkátà oògùn

0: ètò ìdìbò gbogbogbò yóò wáyé lọ́dún 2027 bá ti ń wí ó ti súnmọ́ o. Bẹ́ẹ̀ sì ni kò sọ̀rọ̀ yìí mọ́ kì í ti ròyìn mọ́ pé àwọn àjọ yìí tó rí sí ọ̀rọ̀ ti ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC. Wọ́n ti gbé gbogbo orúkọ àwọn tó jẹ́ pé wọ́n díje dupò kan tàbí èkejì nínú àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri tẹ́lẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Yálà gómìnà sínítọ̀ ní ààrẹ ni o láwọn ẹgbẹ́ òṣèlú káàkiri.
1: Gbogbo nǹkan tó ṣe fún yín èèyàn mi kílẹ̀ tí ẹ fi ṣe. Ọmọ èèyàn dúdú rọ̀lú
0: jẹ́. Ṣùgbọ́n ohun tó yanilẹ́nu ń bẹ̀ náà ni wípé ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ méjì ni ìpínlẹ̀ Gombe ẹnu mi àgùnmú ní Gombe ìpínlẹ̀ Gombe àti ní ìpínlẹ̀ Ògùn tí a ti wá ń yàn yín. A rí pé adíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party wọ́n mà wá ọkọ wọn nínú ìwé ti àwọn àjọ ti INEC wọn mà rí orúkọ wọn bẹ́ẹ̀. Kí ló fà á nígbà tórúkọ yìí kọ́kọ́ jáde tí wọ́n rí orúkọ ẹni tí ó díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti PDP tí wọ́n rí orúkọ wọn bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wá ń wò pé kí ló dé? Lóòótọ́ lábẹ́lẹ̀ àwọn kan lè máa sọ pé ẹ mọ̀ pé kó tó di pé àwọn àjọ INEC wọ́n ó gbé orúkọ jáde ó ní àwọn kankan tó jẹ́ pé àwọn kándídèètì náà ní láti ṣe bóyá ká forúkọ ránṣẹ́ o ká fi àwọn kankan ránṣẹ́ o yá o pé bóyá bàbá ò rántí láti fi àwọn kankan ránṣẹ́ ni àbí bóyá ó pẹ́ àbí wọ́n léètì láti fi àwọn kankan ránṣẹ́ bẹ́ẹ̀ náà rèé o tí ọ̀pọ̀lọpọ̀

òun wò pé ẹnú òsìlú ẹ̀tanú ni wọ́n ti ń fi ẹ̀sùn kan àwọn kí n sọ pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà pé ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní bóyá wọ́n mọ̀ sí ọ̀làgbéwá láàárọ̀ yìí níbo ni a ti lérò pé bóyá ọ̀rọ̀ yìí ti lè wọ́ wá torí ẹni tá à ń pè ní ẹni tó jáde dupò tó fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ ogun lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp wọ́n jẹ́ olóṣèlú kan tó jẹ́ pé àwọn náà wọ́n dátọ́ lẹ́nu ògbín bàbá yìí ti wá pẹ́ tó lẹ́nu òkú ọdún mẹ́ta rèé kò yéé ṣe àjèjì sàárè náà tí wọ́n sọ pé bóyá wọ́n kùnà láti ṣe àwọn nǹkan kan nínú àwọn nǹkan tí inec require ṣé wọ́n kùnà láti ṣe ni lábẹ́gbéyàwó láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ rí tán ti mọ̀ pé irọ́ o kódà ẹgbẹ́ òsèlú ti apc àwọn alẹ́nulọ́rọ̀ pàápàá jùlọ bóyá bí alága ti ẹgbẹ́ òsèlú ti pdp ẹnumíago pdp ní ìpínlẹ̀ ogun ló sáré kéde ẹ̀ síta pé ẹ wo ẹ sì mẹ́ẹ̀dọ́ o kẹ́nìkẹ́ni wọ́n sá ẹ má wulẹ̀ dá wàhálà kankan lẹ̀ á fegun òtòlò á fi tò ó ṣùgbọ́n báwo ló ti rí lójú tiyín kó tó di pé mo ṣí ojú òpó ìsílẹ̀ wọ́n láǹfààní láti pé ọ̀kan nínú gbajúgbajà tó jẹ́ kanrin nípa ti ọ̀rọ̀ ti òṣèlú àwa sí ojú òpó àti ojú òpó náà lẹ̀ gbogbo èèyàn wa láti lé láti dá sí láàrin ìṣẹ́jú àyá kọ̀ọ̀kan múmọ̀nà ẹ jẹ́ ń ké sí àlejò mi kí n gbàlejò mi wọlé.

0: हेलो।
1: Ma kaaro
0: ẹ káàárọ̀ sá o,
1: akojumo
0: ojúmọ́ nìyẹn o.
1: ọ̀dà bó fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó láǹfààní láti máa gbọ́ yín láàárọ̀ yìí.
0: Orúkọ mi ni Comrade Ọ̀súndìrán Olúsanjọ́ Edward.
1: Comrade Ọ̀súndìrán Olúsanjọ́ Edward ẹ káàárọ̀ láàárọ̀ yìí báwo gbogbo ilé o.
0: A dúpẹ́ lọ́wọ́
1: Ó dáhùn
0: Ọlọ́run.
1: tá à ń gbé yẹ̀ wò láàárọ̀ yìí láìfọ̀pá pọ̀lọ́pọ̀lọ́ péjò náà ni pé a ti ri pé ọ̀rọ̀ ti ètò ìdìbò ọdún 2027 ló ti súnmẹ́tìlé báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ ni àìpẹ́ yìí bóyá lẹ́nu ọjọ́ Sunday ọjọ́ Monday àwọn àjọ ti elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà àwọn àjọ INEC wọ́n fi orúkọ gbogbo àwọn tó jẹ́ olùdíje wọ́n fi léde o ìyẹn ni pé àwọn àjọ final registration tó jẹ́ pé àwọn tí ó láǹfààní láti takàngbọ̀n nínú ipò kan sí ipò kejì láwọn ẹgbẹ́ òṣèlú káàkiri ṣùgbọ́n tó yanilẹ́nu jù pé ìpínlẹ̀ méjì kan wà tó jẹ́ pé àwọn kànràkànrà nínú àwọn olóṣèlú pàápàá jùlọ àwọn tó ń díje dupò ipò gómìnà gangan lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti PDP particularly ní ìpínlẹ̀ Ògùn tá a wà yìí ìyẹn Adébútú orúkọ wọn ò jáde nínú ìwé tí àwọn àjọ INEC tó ń gbé jáde bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ wa ń wò pé kí ló dé ṣé ẹ̀tanú ni kí ló ṣẹlẹ̀ ó dàbí ẹni pé ààrẹ mọ̀ ń pa ẹ̀ tọ́pọ̀lọpọ̀ sì ń sọ kódà àwọn ẹgbẹ́ òṣèlú kan ti ń sọ pé ẹgbẹ́ òṣèlú kan wọ́n mọ̀ nípa ẹ̀ ẹ dákun láàrin ìṣẹ́jú àáyá díẹ̀ kí ni àríwísí kí ni nǹkan tí ẹ̀yin rò kí lè róǹgbà tiyín lórí ọ̀rọ̀ yìí.
0: Ẹ ṣeun olóòtú. Tá a bá wo ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà, oríṣiríṣi ọgbọ́n àtinúdá àwọn olóṣèlú máa ń dá láti ri wípé ẹni tó jẹ́ alátakò wọn kò mórí bọ́, ìyẹn pé kò rọ́wọ́ mú.
1: Bí kò máa
0: Gbogbo àwọn
1: rọwọ́
0: ọ̀nà náà ná máa ń sán. Bẹ́ẹ̀ ni. Irú ìtò ṣẹlẹ̀ yìí nìsín, tí wọ́n bá ṣe ìwádìí ẹ̀ dáadáa, àwọn àjọ elétò ìdìbò wọn lè sọ pé àwọn ò mọ ohun tó ń ṣẹlẹ̀. Tí wọ́n bá sì sọ pé lérò tèmi ni o. Tí wọ́n bá sì sọ pé àwọn ò mọ ohun tó ń ṣẹlẹ̀, a sọ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sọ. A sọ pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. Ṣùgbọ́n tá a bá tún wá wò ó, ẹ mọ̀ pé òwe Yorùbá kan ló sọ̀rọ̀, ó ní bí ò bá láwo, bí náà ò
1: Bí
0: bá
1: náà bá
0: láwo
1: láwo
0: nínú,
1: kò ní gòkè
0: ó lè
1: odò.
0: gòkè odò. So ọ̀rọ̀ yẹn, ibẹ̀ yẹn gan lèmi fẹ́ dúró lé lórí pé báwo làwọn yòókù ṣe wà lórí kí lorúkọ ẹ̀ list tó jẹ́ pé wọ́n á fi dìbò, tí ò ní ṣe pé orúkọ Adébútú máa wà ńbẹ́, ó yẹ kí orúkọ rẹ̀ wà ńbẹ́.

0: ẹja wo báyìí ẹja wo báyìí wọn ni ẹ mọ pa àwọn kan kan wà nínú àwọn kan tí wọn máa ń bèrè kápẹ ní requirement pé ó dá o ìwọ náà fẹ jáde dupò orúkọ bàbá ìyá ẹ báyìí ló yẹ kó ṣe kọ tí wọn kọ bẹẹ tàbí nǹkan kan báyìí bẹẹ ló ṣe yẹ kó rí àwọn kan tó yẹ kó submit ní date tó yẹ kó submit ẹ ní tó bá jẹ pé mo kàn fi wí bẹẹ ni tó bá pé ẹnìyàn ò wá meet up pẹlú àwọn requirement yẹn kọ.
1: ìyẹn ọ̀tọ̀ ẹni tó ń lọ fún ipò òṣèlú lódìdí state lódìdí ìpínlẹ̀ tí àṣìṣe bá wà aláwọn ọmọ ẹ̀yìn tẹ̀ tó jẹ́ pé a pe àkíyèsí sí kó tó dípò lọ fún wọn ní fọ́ọ̀mù tàbí pé ó fi fọ́ọ̀mù ṣọwọ́ sí wọn irú àṣìṣe yẹn mi rò pé ohun tó o lè ṣẹlẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ó wá ṣẹlẹ̀ ó yẹ kí àwọn àjọ elétí kó tó ìdìbò kan pe àkíyèsí ẹni yẹn sí pé wá èyí tó kọ yìí lọ tún kọ èyí tó ṣe yìí báyìí kọ́ ló ṣe kó rí tí gbogbo ẹ̀ ó fi dúró bó ṣe yẹ kó dúró so èrò tèmi nìyẹn o pé kì í ṣe mi ò rò pé bó ṣe rí gangan nìyẹn bẹ́ẹ̀ sì náà rèé ẹ wo orílẹ̀-èdè nàìjíríà la wà ètò òṣèlú dẹ̀ rèé gbogbo ẹ̀ òǹkálukú ló mọ bó ṣe ń ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ tá a bá ní pé àwọn àjọ elétò òdìbò pé wọn gbọ́ a ti máa ń gbọ́ lórílẹ̀-èdè yìí náà tó jẹ́ pé ẹlòmíì láyé pé wọ́n fẹ́ ṣe promotion ayé ìgbà yẹn náà máa wá fàìlẹ̀ ẹlòmíì tì kì í ṣe pé ènìyàn òṣìṣẹ́ ń leṣẹ́ yẹn o kì í ṣe pé wọn gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ó sì ń ṣiṣẹ́ ń bẹ o ṣùgbọ́n torí pé bẹ́ẹ̀ ni ńgbà tá àǹfààní ẹ̀ fẹ́ dé wọ́n ṣe kí ni o wọ́n gbé fàìlẹ̀ pamọ́ àlè irú tó ṣẹlẹ̀ yìí èmi kàn máa rọ àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí pé kán tẹ pẹlẹ mọ bó bá ṣe ilé ẹjọ́ náà lè lọ ilé ẹjọ́ á ṣe kí ni á bá wọn dá sí àwọn náà ṣe kí ni wọ́n wà lórí ibi tó yẹ kán wà.
0: Ọ̀dà ẹ já gbọ́ látọ̀dọ̀ àwọn ara ilé ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí torí àkókò ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan fún àwọn tó ń gbọ́ yín.
1: Ẹ̀ṣẹ̀ orúkọ tèmi ni Comrade Ọ̀túndìrán Olúsanjọ́ Edward.
0: Ẹ̀ṣẹ̀ ẹ̀dúpẹ́ fún àkókò yín láàárọ̀ yìí.
1: Ẹ̀ṣẹ̀ sir.

Ọ̀rẹ́ ẹja ṣe báyìí, àkókò tí kò wà ní pàpá mọ́ra, ẹja máa lọ láàárọ̀ yìí. Ọ̀rẹ́ gbogbo àwọn tó ti bá wa dá sí ẹja dúpẹ́ lọ́wọ́ yín, pàápàá jùlọ Comrade Ọ̀ṣúndìran Edward. Adúpẹ́ lọ́wọ́ yín, bẹ́ẹ̀ ni bàbá wa Olúkunlé. Adúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí fún àkókò tí yín náà. Ẹja dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn wa tẹ̀ ń gbọ́ wa káàkiri káàkiri. Ká sọ pé etí tẹ fi ń gbọ́ wa kò ní di, bẹ́ẹ̀ náà ni ojú tẹ fi ń wò wá, ojú náà ní fọ́ lágbà Ọlọ́run Ọba. Owó lẹ fi ń ra, owó lẹ mú, tẹ fi ń ra káàdì, tẹ fi ń wò wá lórí ẹ̀rọ ayélujára, tẹ fi ń sọ̀sìkíráìbù, tẹ ń gbọ́ wa káàkiri káàkiri. Adúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run Ọba mi a máa bù sí yín lápò, ṣùgbọ́n kì í ṣe bí tòkúta. Yé máa lọ láàárọ̀ yìí, kí máa dúpẹ́ lọ gbogbo àwọn akẹgbẹ́ mi tàjọ wà lé agodo tàjọ mú wá láàárọ̀ yìí. Olùyàwòrán àti amojú ẹ̀rọ. Ẹ̀rọ pọ̀, kì í ṣe ẹ̀rọ lọ́gí o. Ẹja máa kí o dada, àdúrà gbé mi. Bẹ́ẹ̀ ni kété tí n bá ti kú ò ń bí. Aláǹfààní láti pàdé Comrade lórí eré ìdárayá búùtù làwọn máa ń wọ̀ kiri àti jẹ sí. Ìfẹ́ Olúwa òun náà wà bàtà jọ́sí láàárọ̀. Ọdẹ tún náà bàbá tó lórúkọ tèmi dáadáa ló wà nù abídí. Dáadáa tó wà nù abídí náà ni ó máa bá gbogbo wa. Ẹ ṣeun, ó dàbọ̀.

0: Fi-Fi Radio 107.3 Anima Fi.
1: Fi-Fi Radio, kai mai kuro nibe oni.

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

ọ̀rẹ́ mi níbo ló lọ lánà tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bò lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹ yẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

Wi-Fi Radio 107.3 Anima 5 107.3 Anima.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and defer

0: ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569. Wẹ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Iwenla Property and Renovation. Ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: Fine, the station where they hot. Your

0: Fine Radio 107.3 Anima Fine
1: Aṣa ti ṣe náà fi yàtọ̀ sáwọn tó kù.

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹ yẹ gan-an máa ní tẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ.
1: The station where they hot. Your

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, the station where they hot. Your

Fine Radio 107.3 Anima Fine. Fine Radio 107.3 Anima Fine.

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ni tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfíìsì sí wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State ọkọ 07031061687 or WhatsApp 08023894569 wẹ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

ẹgbẹ́ mo ní ẹgbọ́ mo fẹ́ sàn nípa rédíò rédíò tó ń sọ ní ìgboro nìsẹ́yìn o rédíò tó ń sọ ní ìgboro nìsẹ́yìn ká tèdè ká

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ni tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ.
1: The station where they hurt your

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, the station where they hot. Your

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé èdùmàrèjẹ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo street off Ayolo bus stop Ayetoro Itili Ogun state ọkọ 0703106 1687 or whatsapp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ju alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, the station where they hot. Your

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé èdùmàrèjẹ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ.
1: Fine, the station where they hot. Your

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ ń lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ.
1: The station where they hurt your

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ojú alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá tí finilọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfíìsì sí wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

ọ̀rẹ́ mi níbo lọ lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mú gò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 07031061687 or WhatsApp 08023894569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, the station where they hot.

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ ń lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun state or call 0703106 1687 or whatsapp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fún